0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí ó yá ẹ sípẹ́ẹ̀lì celery
1: S-E-L-A-R-R-I-E salary
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?